mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi káàkiri àgbáláyé. Mo ń kí yín tológun tológun, ẹ wò bínú mi ṣe ń dùn. Mo ń kí yín tẹlẹ́sọ tẹlẹ́sọ, mo ń kí yín lórúkọ Jésù Kristì, ẹni tó kú tó sì jíǹde. Lónìí ọjọ́ Sunday tó kàn, Sunday ẹyọ kan tó kàn, ẹyọ kan tó kàn nínú oṣù kẹjọ. À ń gbára àdì àfẹ́rẹ́ wọnú oṣù bàbàbà. Lónìí ọgbọ̀njọ́ oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026. Bí àwọn àdàbí eré oṣù tán lónìí, òní lọ́jọ́ Sunday, ìkan nínú àwọn ọjọ́ tí a kì í fi ṣe awẹ́wà. Gbogbo ilé ẹ dìde o, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Bó ṣe ń fi dùgbẹ̀dùgbẹ̀ yìí, pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú oṣù yìí, àti èyí tó ti ń ṣẹlẹ̀ bọ̀ lóṣù méje sí mẹ́jọ sẹ́yìn, ó sì tún padà lájá náà. Ọ̀tọ̀pẹ̀ bí mo ṣe sọ lánàá, àwọn nǹkan 21 tó gbọ́dọ̀ gbé wọnú oṣù ẹ̀mbà. Nǹkan 21 tó gbọ́dọ̀ gbé wọnú oṣù. Ẹnìkan ní oṣù wo? Oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án. Àbọ̀mọ̀ pa ti bọ́ sí ẹ̀mbà mọ̀ntì ni. Oṣù tí owó yóò bà fún ọ, oṣù tí ọlá yóò bà fún ọ, oṣù tí atẹ́gùn tuntun yóò fẹ́lú ọ ní gbogbo ọjọ́ ayé rẹ. Ẹ̀yin ọmọ Ọlọ́run bó lẹ wà, ẹ máa bọ̀ níbi pẹpẹ o. Wọ́n rán mi ṣe sí yín. Sunday òní yìí, a sílẹ̀kùn àtilẹ̀kùn lónìí Sunday yìí. My God, òun ló jẹ́ sọ lánàá pé kí gbogbo èèyàn lọ wá padlock kéékèèké. Rénkelé ti tó, bó o sì ní ní o lè mú tilé rẹ. Tó bá sá ti ní kí tó ṣe é sí tó ṣe é tì. Pẹpẹ yóò pọn mọ ṣá o. Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín ká tó wọnú oṣù ẹ̀mbà, September, October, November, December. Òun la mọ̀ pé ní ẹ̀mbà month. Ká tó wọnú ẹ̀. Ẹ̀mí Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ sílẹ̀kùn o. Ẹ sí nǹkan, ẹ ti nǹkan. Kò wá sí ta lè fi ṣe ju àgádágodo lọ. Sò bá a ṣe ń ṣe ní Wema, bẹ́ẹ̀ náà láṣẹ mọ̀ ṣe ní Sona Church. Ìsìn méjì òun náà lánìí àǹfààní láti ṣe. Ìkan fún gbogbo àwọn ọ̀dọ́ Jésù, ẹlẹ́ẹ̀kejì fún gbogbo àwọn àgbàlagbà. Ìsìn àwọn ọ̀dọ́ yóò bẹ̀rẹ̀ ní aago méje. Òun ni ọ̀jẹ̀ conclusion fún convention. Conclusion for convention. Conclusion for convention. Lágbára Ọlọ́run. Ẹnìkan ní ṣe ó tún bọ́ sí wẹ̀jẹ̀wẹ̀ mú ni lágbára ẹni tó láyé àtọ̀run bó ṣe bọ́ sí nìyẹn. Kò sọgbọ́n tá a fẹ́ dá sí. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ Jésù ẹ tètè dé ká lè lọ parí tá a bẹ̀rẹ̀. Àwọn àgbàlagbà bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án. Ní gbígbáradì ilẹ̀ fún birthday wòlíì Ọdẹ́kúnlé Ẹ̀páfẹ́. Ẹ jẹ́ ń kúkú sọ pé pre birthday celebration òun la ní láàárọ̀ yìí. Ẹnìkan ní wòlíì Ọlọ́run, ẹni máa bọ̀ níbi pẹpẹ, máa bọ̀. Aisha, ẹ̀yin ọmọ Ọlọ́run ò ní dọ̀bálẹ̀ láàárọ̀ yìí níbi pẹpẹ. Wà á kàn mọ jíjó ọpẹ ní ìsìn báyìí. Tẹ́ ẹ bá ti wá síbi pẹpẹ yẹn kàn mọ jó ni kí n tó wá sọ nǹkan tó ní bá wọnú oṣù. Oṣù kíni? Oṣù ẹ̀mbà, oṣù bàbàbà.

0: ìsìn méjì òun náà láàní àǹfààní láti ṣe. Ìkan fún gbogbo àwọn ọ̀dọ́ Jésù, ẹlẹ́ẹ̀kejì fún gbogbo àwọn àgbàlagbà. Ìsìn àwọn ọ̀dọ́ yóò bẹ̀rẹ̀ ní ago méje. Òun yóò jẹ́ conclusion fún convention. Conclusion for convention. Conclusion for convention. Lágbára Ọlọ́run. Ẹnìkan ní ṣe ó tún bọ́ sí wẹ̀jẹ̀wẹ̀ mú ni lágbára ẹni tó láyé àtọ̀run bó ṣe bọ́ sí nìyẹn. Kò sọgbọ́n tá a fẹ́ dá sí. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ Jésù ẹ tètè dé ká lè lọ parí tá a bẹ̀rẹ̀. Àwọn àgbàlagbà bẹ̀rẹ̀ ní ago mẹ́sàn. Kí ni nǹkan míì tá a tún ní gbé wọlé? Number 3, bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ò ní gbé àtakò wọnú oṣù kẹsàn-án o. Ẹnìkan látakò. Àìmọye opportunity tó wá síwájú ẹ táwọn kan takò. Wọ́n á mọ bọ fọwọ́ gbé dànù. Wọ́n mọ takò àtakò ní ìkóríta àlàjá. Somebody will just antagonize you. He will stand up against you. A kan mọ̀ sọ tí ò ṣẹlẹ̀. A mọ̀ dúró takò láìṣẹ̀ láìrò. Ẹgbẹ́ ọwọ́ lé orí. Gbogbo ẹni tí ọ̀bọ̀rú ẹnu ẹ̀ ti ń dá ọ lẹ́bi. Sọ bẹ́ẹ̀, gbogbo ẹni tí ọ̀bọ̀rú ẹnu mi ti ń dá mi lẹ́bi. Iná mú yín. Ẹ ṣera yín lè ṣe. Ẹ takora yín lórúkọ Jésù. Àwọn kan ò ní gbọ́ ohun tí ń ṣẹlẹ̀. Wọ́n kàn mọ dán ọ lẹ́bi, wọ́n mọ ṣàlàyé, wọ́n mọ sọ ohun tí ò yẹ kí wọ́n sọ. Atakò yín a ò ní gbé wọ. Ẹ̀yin kan lọ gbaṣẹ́ yín. Ó rí tí ó tẹ̀lé lẹ́yìn àdúrà Padlock Sunday. Lágbára ẹni tó láyé àtọ̀run.
1: Praise the Lord. Bàbá, mo dúpẹ́ fún pé Jésù Kristì nínú ayé yín. Lórúkọ Jésù, ẹ máa gbòòrò sí ni. Gbogbo ètò ẹ rí, tẹ́ ẹ ti rò pé ẹ rí nǹkan, ẹ tí ì rí nǹkan, bàbá.
2: Àmì o.
1: Oríṣiríṣi ń bọ̀, ó sì ti rí bẹ́ẹ̀.
2: Amen.
1: Jésù, Olúwa wa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe pè mí, Pásítọ̀ Olúṣọjí Ayọ̀ríde ni mí, Pásítọ̀ CAC ni mí.
2: Nice.
1: Àwọn tó dẹ̀ lè testify sí mi wà bí ìgbà mo débi ní orí bàbá tọwọ́ White yìí.
2: Nice.
1: Ara àdúgbò wa níbi tí chọ́ọ̀chì wa wà. Èmi ò débi rí o.
2: Ẹ níjọ fúnra yín bàbá.
1: No, mo ń ṣiṣẹ́ lábẹ́ mọ́mì kan.
2: Lábẹ́ ìjọ kan. Nice.
1: Mi ò débi rí, bọ̀bú mọ́ ń listen sí program bàbá dáadáa lórí rédíò. Nígbà tó di Faithful Friday yìí. Bàbá bá ní ká gbàdúrà pé kí Ọlọ́run àlàyé kó ṣe wíkẹ́ndì fún wa.
2: Nice.
1: Ìtọ́ ẹ̀dẹ̀ ní ara mi gbẹ̀ kan, mo fi ìkara gbàdúrà yẹn. To the glory of God, bó ṣe díjọ́ Saturday bí ọwọ́ ago méjì, kọ́ọ̀ kankan wo orí fóònù mi ni. Mo wá rí PG. PG yẹn mi in Procter & Gamble because I retire from Procter & Gamble. Procter & Gamble Yemi. Bó dẹ̀ ti retire láti 2010. Ó wá rántí mi ní
2: 2026.
1: 11 years ago.
2: 16 mọ̀nù.
1: Àbí 16 years ago.
2: 16
1: mọ̀nù. Ọ̀gá mi, ṣé ẹ ti bínú sí mi báyìí, mo ní bínú kẹ̀. Ṣé ti bẹ́ Nàìjíríà yẹ nìkan rẹ́ nìkan bínú sí ni? Ó ní ẹ̀wọ̀ orí ìdọ̀bálẹ̀ ni mo wà. He's now the general manager of one of the biggest company in this country.
2: Jesus.
1: Nobody, ẹ má bínú sí mi o. Ẹ jọ sá, ẹ send account number yín sí mi.
2: Nice.
1: In 5 minutes, mo kàn di 300,000 nínú àkáǹtì mi. Mo tún pè é, Yemi, 300,000 mo mà ní, ó ní báwo ọ̀gá mi. Ẹ̀yin lẹ gbé èbú gidi sínú ayé mi. That I am general manager today. It is by the special grace of God and your support. Oni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Oni màá máa kàn sí lóòrèkóòrè. Mo wá ń wò pé
2: ṣe weekend.
1: Pé bí automatic prayer and automatic cancer ṣe bó ṣe máa ń dérè.
2: Náwó ẹ̀ kí n pàṣẹ. Ní ọ̀sẹ̀ yìí, kàn fi gbogbo inú ẹ ṣe àmì, wà á rí àkọ́wọ́ sílẹ̀. Ẹ jókòó, àwọn wọn ní ó ṣe weekend fáwọn. Ó dẹ̀ sọ wọ́n báyìí, bàbá, jọ́sẹ̀ yóò pè mí. Ẹ̀mí àwọn wòlíì, jọ́sẹ̀ yóò pè mí. Yọ̀ọ́sẹ̀ mi náà lọ́sẹ̀ yìí. Ẹ ká wọlé. Ṣé

tún wá ń sọ̀rọ̀. Ìgbà sọ̀rọ̀ dá ayé àtọ̀run tán, ohun tí ọ̀rọ̀ dá. Ìyẹn náà tún sọ̀rọ̀, a jẹ́ wípé kò sóhun tá a dá tí ò ṣe nínú ọ̀rọ̀.